nípa òkú náà. Ń pa jíwéyẹ̀pẹ̀ dọ̀ àgbọ́má pé dọ́gbọ̀n ògbé mẹ́hóhó tọ̀ ṣiṣẹ́ dàrí. Mọ́rò púrọ́ mi ń dúpẹ́ náà jẹ́rè ẹ ṣàgúwé tọ́dọ́ sọ́rọ̀ bíbẹ́ wẹnu káká. Jẹ òjìrẹ́ ìmẹ̀ gbígbọ́dọ̀ púlọ́ fúnfúnrẹ́ tọ̀dọ̀ púlọ́ sọ́hìádọ̀ púlọ́ àjẹpódọ̀nù gbọ́dọ̀ púlọ́ pó ẹ̀ránṣẹ́ dọ̀ púlọ́ pó mi tọ́lẹ́dọ́ pódọ̀ yìnrọ̀ sí pó mi ò mẹ́ pódọ̀ pọ́mẹ́ káká wọ̀ mí náà dọ̀ bí àzángigo tọ́lọ́mẹ́ tó jésù kọ́mẹ́. Ó sì susu wúwẹ́ kò gbọ̀n òzàgbọ́n wáyé sọ́wọ́n kákà jẹ̀ dín bí e ṣègbà jíwé ẹ̀wẹ̀ kò ná mí kúnkúnlọ́ kò ná mí àmì sísá dẹ́físàn ọ̀tọ̀ mi tọ́lẹ̀ ẹ gọ̀kọ́rọ̀ mi tó dẹ̀mẹ̀ tó gbé ẹ wá fúnlẹ̀ ń dé mí ẹ fúnlẹ̀ mi àmì sísá náà tó dé dónù kan níbo tẹ̀yìn dọ̀múlọ̀ òsì.